0: बिलास तुम कुफाफी
1: फालिवंतेना वे न फालिवंतेना दे चीना ताऊंगी हिची वेट का सांबट फियाना नुल मिची फाफालिवंतेना चमाना पियांगारन अंपिगु का मामी निशं बरावारन न फालिवंतेना चितुसा चिम्यातु यंदंदंदा वुला व्यंतिलंबातु फाइजकिन तेना मुइट मितलानक चाराइक चितुस नुआवंतारानक ny fahaleovantena tsy fanomezan-dasy ny teniny vahiny asolo teny biasy fa fahaleovantena dia raha n'ilay mitazana anandratra ambony ilay fitenin-drazana ny fahaleovantena tsy haitraitranjavina ka hiambonehantena rakofana vinavina fa fanetrena tena hitovy amin'ny hafa miaraka amin'ny saina miaraka amin'ny tafa ny fahaleovantena tsy endrika sidokany ny fiheveratena ho mahavita tokana fa hevitry ny maro mitapatapakahatra ny oavim-pirenena hitera-boninahitra ny fahaleovantena tsy fanomezam-bahana ny hevitra vahiny hanjakaka lalàna fa fahaleovantena mivimbina amin'ny ratana anajany an'ny tena ho any avara-patana ny fahaleovantena tsy fitadiavan-tehaka na oraka mandainga mba hampidehadehaka fa fahaleovantena tsy antokafatena fa fantatre ny ihany zay tia ny firenena ny fahaleovantena tsy hoe ianao mitsako fa ny vahoaka kosa mitrongy anaty fako fa fahaleovantena ahitana toky ka ny maro anisa ny sambatra sy voky ny fahaleovantena tsy vola fafikatra na ividiananan'olona ho sandam-pisandratana fa fahaleovantena mitana fahamarinana hitaizany vahoaka tsy ho any am-pivarinana ny fahaleovantena tsy laza vady bainga ampelezam-peo kanefa tranony dainga fa fahaleovantena milazany eo an-tranony tsy misy laingalainga na mila ranondranony izany ka izany ny fahaleovantena ny adinin-drazantsika sy namonony tena ny diran'ny tamponja ny areta tsisy tany namoizany ny arendy namoizany ny rany anefa raha tsy izany ny fahaleovantena iainantsika etona fa tofitiavatena sahi